0: rẹ lókè rúpẹ.
1: Òní lónìí jẹ́ ẹni abẹ lọ́wẹ̀, gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ní àǹfààní àti gbóhùn mi káàkiri àgbáyé. Gbogbo bí ọba ti opportunity sáwọn bá ń kíyàwó mi. Ẹ bá ń kí, ẹ mọ bá ń gẹ, ẹ mọ bá ń yẹ sí. Ẹ mọ sọ pé wòlíì ọ̀dẹ́kúnlé ọkọ rẹ ló ní a mọ kí ọ, kí n sì mọ tó gbọ́n bí n bá wà. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀ ń bọ̀ ní sáfíìsì lónìí. Aago mẹ́sàn-án náà látún bẹ̀rẹ̀. By his grace, ní kété tá a bá ti parí, ìsìn ìgbọ̀wọ́lé, ìsìn ká gbàdúrà fún àwọn èèyàn bá a ṣe ṣe lánàá, yóò tún ṣe síwájú lónìí. Ẹnìkan ní ṣe wọ́n gbọ́wọ́lé àwọn èèyàn. Ìwọ ọjọ́ kò bẹ̀. Oríṣiríṣi nǹkan, àìmọye oríṣiríṣi display. Bá a ṣe ṣe díẹ̀ tí ó fi wọjọ́ Sunday nìyẹn. And Sunday ni ọjẹ́ climax, ìsìn ẹyọ kan náà lánìí lọ́jọ́ Sunday. Gbogbo ẹ̀yin mọ̀mọ́ tẹ́ ẹ ti lé 65 tí wọ́n ti fún níwèé tí wọ́n fi ìwé pè. Ẹ mọ́ gbàgbé ọjọ́ Saturday tí pẹpẹ yọ pọ̀nmọ́. Kì í wá sí ìyẹn nìkan. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run, àwọn obìnrin ń jáde lọ́la lọ́jọ́ Friday. Ẹnìkan ni wọ́n ń jáde lọ́la. Wọ́n á jáde Women Day Out. Ẹnìkan ni Baby Day Out mọ̀ gbọ́rì Women Day Out náà wà. Àwọn díẹ̀ àwọn aṣojú wọn jáde lọ́la. Ìyẹn ni ò ní já wá sí sáfíìsì lọ́la Friday. Now, ẹ jẹ́ ń ṣe báyìí, gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run. Mọ̀mọ́, àwọn kan mọ̀ tó ń dún lábẹ́nu. Ẹnjìníà, àwọn òwò tó nìyẹn.
2: Bàbá mi, tíjà mi, bọ́ mi, wòlíì àsìkò tí wà yìí. Ẹ̀kọ́ ẹ̀sìn wa ò ní o, ẹ̀kọ́ ẹ̀kọ́ wa ò ní, ẹ̀kọ́ gbogbo gbà wa. Ọmọ ìjọ yín láti ṣògbó ni o. Mo dúpẹ́ fún bàlà ìní mi. Lọ́jọ́ tí ìyàbọ̀ láàrẹ tó wá sí déédéé ní 7-7. Ọjọ́ yẹn gangan ni mo jọ ìjọ kọ́fọ́ láìpẹ́ nìsàn. Bàbá mi, láti ọjọ́ tí mo sì jọ ìjọ yìí, ẹ̀mí mi balẹ̀, ọkàn mi balẹ̀. Bàbá mi, inú ìpọ́njú ni mo wà, mo lọ bá àǹtí mi, ọmọ ìyá mi ni. Mo wá láǹtí mi ni mo fẹ́ kẹ́ bá ń kó àwọn ọmọ ìsọ́dọ̀. Mo fẹ́ sáré débì kan, mo fẹ́ yọ àwọn ọmọ yẹn lẹ́kẹ̀ sá lórí. Wọ́n ní òwúkọ tó lọ, ìjà lọ 7-7 lọ́la, chọ́ọ̀chì kan táwọn ọmọ ń lọ. Ṣẹ̀lẹ̀ ni wọ́n, àwa máa ń wá sọ́dọ̀ yín lẹ́fẹ̀ 7-7. Àwa ni ìyàbọ̀ láàrẹ fẹ́ sí bẹ́ẹ̀dì lọ́la, jà lọ́jọ́ ìfẹ́ fẹ́ gbọ́ tó sí ọ̀gá gbogbo tó wà lọ́kàn rẹ yóò lọ. Bàbá mi, mo ti kọ́kọ́ wọ ẹnu géètì. Gbogbo ìṣòro mi, gbogbo wàhálà mi sì lọ fe, ara mi sì fúyẹ́. Mi ì sì mọ wòlíì yìí o, ì sì mọ kẹ́ni kankan mi gbọ́ yín rí o. Mo ní ṣùgbọ́n àǹtí mi, mo ní wòlíì gidi wòlíì. Torí ara mi ṣẹ́gìrì, gbogbo ìrònú ọkàn mi lọ, ara mi balẹ̀. Women Confess ẹ̀sìn, tí mo bá ń dúpẹ́ lọ́wọ́ màmá. Mọ́mọ́ ti wá. Ẹ mọ̀ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn náà mú ilé mi chẹ́ǹjì. Ó ti lé ní 23 years báyìí tí mo ti máa rí. Mi ì fi gáàsì dáná rí. Iná igi ni ìyá mi máa ń dà. Ó wá yá sí mi lẹ́sẹ̀ bí. Mo máa ń bẹ àwọn ọmọ àwọn èèyàn kan bá ń já gini. Iná igi yẹn mo ti rò wípé òun ló yájú lẹ́yìn. Ọjọ́ mi tójú bá rọ̀ báyìí àwọn ọmọ òní jẹ́ lọ skul. Nígbà tí mo lọ sí Wúmákẹ́ fún kọ̀fẹ́sàn ìsìn tí màmá tán dá wa lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n òyìnbó tí wọ́n kàn mọ́ ń pọ̀ ju tiyín lọ. Àwọn máa ń sọ òyìnbó ju ẹ̀yìn lọ. Èmi ò sì fi bẹ́ẹ̀ gbọ́ dáadáa torí mi ò lọ skul. Ṣùgbọ́n kọ̀ọ̀kan tí mo gbọ́ ìṣokún. Wọ́n ní ìwọ tí ọmọ rẹ máa ń léètì lọ skul. Ìwọ tí wọ́n máa ń lé ọmọ rẹ fún léètì lójoojúmọ́. Ó ì ṣe ìyá gidi. Ó sàn fún ìwọ sọ. Ìwọ tí ọmọ rẹ táṣọ rẹ yà. Ìwọ tó mọ̀ rí ò jẹ nǹkan kan tó da lásìkò. Ìwọ tó mọ̀ rí ò ṣe nǹkan báyìí lásìkò. Mo ní èyí tó sàn fi Yorùbá sọ ohun. Ó sàn gbọ́ mi lára. Báwo ṣogbó ṣe jó tán sínú wádùn tí wọ́n mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Mo sunkún aṣọ mi tútù. Wọ́n wò pé lóòótọ́ ni àwọn ọmọ mi ò wọ̀n lé méjìyà léètì láyé. Wọ́n lé méjìyà léètì ń ta rí làwọn jẹ. Mo wá ní sọ pé ọ̀tọ̀ ní náà tàdà ọ̀tọ̀ ní tí màá sáré gbé fún ọ. Bí mo ṣe ní ẹ̀yin ọmọ gbogbo tẹ bá nílé ẹ bá ń kó ra sẹ́ǹdì ránṣẹ́. Wọ́n ní kílódé mọ́ ẹ̀mí mo ní kò bá sọ olówó ló wà lọ́wọ́ yìí. Ẹ bá sẹ́ǹdì mo ṣe lọ nínú báàgì mi. Mo bá lọ ra gáàsì iná wòlíì láyé mi. Ní ìtì ẹ̀ mọ iye tó le tó torí mi ò ti ẹ̀rù. Ní ìgbàgbọ́ pé mo lè ra gáàsì dáná. Bí mo ṣe lọ ná 3 kg ni. Nọ́mbà ní 15-5. Mo ní Jésù arúgbó ọjọ́ ò àti gáàsì ò wọ́n jù báyìí lọ. Láti 23 years mo ti máa rí mi iná wòlíì. Ìnira làfi máa ń dáná. Oúnjẹ ó ti jẹ wá ká tó jẹun. Bàbá mi bí mo ṣe ra gáàsì náà mo wá ń dì ká ní Wema. Tá a fi kúrò mẹ́ta tó fi lọ Jésù sí ti mú sáà ń dì ká. nga ta gele ti mo sana si gasi baba mi awon mami late no school mo lati si o won late no school mo o ko wa si e ton feel gasi baba mi ti mi ba won o feel e o ko feel e 2004 na gbo wa bayi ni si mo feel e o ko se je kiri keji lati si ti mo ti a o ni ma su jana ni oni tun gbo lo shop baba mi awon mami wa late mo ile jana wa ja si orun fun mi temi mo ba je lasiko ma le je o tele tele a fe no fe no fe no ma ko le bayi ni mama fe na o ji o ti je mi ki ki je e ba ndupe lowo mama o e ba ndupe lowo won o ah e ba ndupe o
1: e wo bi mama yen se nko won ni ba won dupe eyin ara ile e jajo dupe lowo re e jajo ki oni sojo bi loni won ni yin ni yin ni ke ni o se mi baba fe yin sowo otun ta fe yin sowo osi te yan rin leyin leyin lo si lu isein se ba won ti oni yin ni oni yin ni amo o awon ti o yin ni won o si pada yin ni eje npe aladun ni yawo mi ni nje be eni tan yawo mi ni nje be temi tayo yawo mi ni nje be emi mo so ni oluti awon are ekiti won mo ba nki o ewo eyin are ekiti won ti wole sinu studio engineer eno mic si won lenu
0: ijo obi se pataki o se koko laye